Ọ̀tọ̀ pàtí ní ọ̀gbẹ́ ọkọ̀ mọ̀ nsọ, jẹ́ màá ń tún ní ọdún ní ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún